ọmọ ògbóbìnrin tàfọ́ra tán tọmọlógún obìnrin kò gbé ni ọmọlá mẹ́sọ̀ àjàgà jìgì ọmọ onímuṣe ànákòrò ọmọ olúgbòde àwọlómì ògbóbìnrin tàfọ́ra tán tọmọlógún obìnrin ògbéni.